0: francemusique.fr, au Coramonde.
1: Fẹ́lẹ̀ àjídé wa ti fẹ́ ta jìtani lónìí bí.
2: Jìtani máa ta o.
1: O fẹ́ sọ̀rọ̀ ẹ̀dá ike ìdá ìró ni.
2: Yes. Ó ṣe é ṣe kí n di ike ìdá ìró kẹ.
1: Eléyìí máa kọ yọyọ o.
2: Ó kọ yọyọ o torí pé mo fẹ́ mọ̀ alùgẹ́gẹ́ bí ẹni tó kọ́ mi.
1: Yóò sì ṣeéṣe fún wa.
2: Àmì o, àti pàápàá ọ̀rọ̀ mi gba kí n ta jìtá torí pé mo fẹ́ ṣàdúrà fún gbogbo àwọn ọmọ lókè tó wà lẹ́kọ̀ọ́ pátápátá.
1: O wa ṣe irú àdúrà tó máa ṣe fún wọn ká gbọ́.
2: Samuel. Ọmọ òbí tó mi rìn ọmọ àgbààgbà òkè sàn. Àrọ́dùn ni wọ́n gbé bí bàbá rẹ ni tí wọ́n bá rí kí ọmọ bí.
1: Bẹ́ẹ̀ ni ò parọ́.
2: Gbogbo ẹ̀yin ọmọ àrọ́dùn tí ń bẹ lẹ́kọ̀ pátápátá. Àtọmọ òmù arán, àtọmọ aláhọ̀rọ̀gún, àtọmọ òró, ọmọ àjàṣẹ́, pẹ̀lú ọmọ èsì yá tí ń bẹ lẹ́kọ̀ pátápátá àtàwọn ìjẹ̀bú tí ń bẹ lẹ́kọ̀ pátápátá Ọlọ́run ọba òní jẹ́kẹ́ bókun lọ.
1: Àmì àti èmi pàápàá.
2: Labẹ́labẹ́ ò dàpọ̀ mọ́ kóńkó odò yòókù.
1: Àjì dáadáa.
2: Aláàjì ọkọ mẹ́rọ ọkọ àsùnmọ́wù ènìyàn tó lọ mọ́kà tó rí mọ́kà ṣe. Aláàjì tó lọ mọ́kà tó bọ̀ tó ju ọlọ́tí dá ṣáúṣáú.
1: Bẹ́ẹ̀ ni.
2: Èèyàn tó ń tàlù. Àjì tó tún ń tọ̀pá ẹ̀ máa lu o pé kí eru ó mọ̀ rárá. O pé kí wọ̀fà ó mọ ṣanwó ẹ̀. O pé kí bàbá ẹni ó ròdù Èkó má jẹ ènìyàn bọ́ lódò ká ní ó mọ̀ pọn mi. Àwọn ọkà. Ìgbà tó la mọ́ kà wọ́n ṣe bí òní dé mọ́. Àṣálà àjì yóò dé ẹbọ ni ó pọ̀ ju oògùn bàbá lá bàbá wọn lọ.
1: Bẹ́ẹ̀ ni.
2: Ọ̀rẹ́ o, ọ̀rẹ́ Ṣàánú Olú, ọmọ ìjẹ̀bú. Ṣàánú Olú dá níwọ̀n ọmọkùnrin pupayẹmí ọmọ ogun ti jẹ́ òṣùṣùn. Adá níjọ́ gbọ́ mi, àlùjánu nínú àwọn adẹ́ka.
1: Rọ́lá lò.